te jiitu ndax moo di dundam mooy jëmm joo xam ni muy jëmm joo xam ni ci liggéeyal yàlla ba wàcc bisu ajjuma bi jàll nga xam ni damay jàpp ni day bañ a te buñ defoon ñaar kon léppam sëriñ bi la ñu koy ñaanal yàlla taasu ci barkeem waaye wanale ko bàyyam ak imaam te rafet nañ ko njort bokk jàpp naa ni jëmm la joo xam ni teraa ngay addu daam.